0: láàrin ìmọ̀ náà bí tọ́lọ́run tó fẹ́ gbà yọ o mo sì ti máa sọ bínú èèyàn bá ti ń dun nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ni mi ìmọ̀ náà bí tí ó bá yọ láàrọ̀ yìí o òní wednesday wá yí ká ọ̀tún kó yí ká ó sì pé bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ìwọ náà lágbára mi ìwọ lẹni tó yàtọ̀ ń bọ̀ kábíyèsí rẹ ọlọ́run ògo ni fún ọ jésù kẹ ẹ tó dìde mọ́ mi kàn sọ ni àdúà kejì tí ọlọ́run kì í kọ̀ òun làdúà fún ìdáríjì ẹsẹ̀ ó ní mi ọ̀fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ ohun tí mo fẹ́ ni pé kó ronúpìwàdà kó sì kú ẹsẹ̀ ẹlẹ̀ wá sọ fún ọlọ́run bàbá gbogbo ẹsẹ̀ mi lérò lọ́rọ̀ àti níṣe mi dáríjì mi kàn sọ bẹ́ẹ̀ bó o bá fẹnu ẹ jẹ́wọ́ aláàánú ni wá fún mi ní agbára kí n mọ́ dẹ́sẹ̀ ìmọ́ kàn sọ bó o ṣe lè sọ yẹn bó bá ṣe yí ọ olúwa dárí gbogbo ẹsẹ̀ mi jèmi ìwọ ni mo ṣẹ̀ sí bíbélì níbi ìwọ bá ń sàmì ẹsẹ̀ ó ní kò sẹ́ni tó lè dúró ó ní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ rẹ ká lè bá a máa bẹ̀rù ẹ ọlọ́run dárí ẹsẹ̀ mi jèmi ẹsẹ̀ lérò lọ́rọ̀ àti níṣe dárí ẹsẹ̀ àwọn ọmọ mi jì wọ́n ẹsẹ̀ lérò àti níṣe wọn olúwa lu ọ̀pá irin láti fọ ipá ẹsẹ̀ nínú ayé mi ògo ni fún ọ jésù gbogbo ẹni tí ó dọ̀bálẹ̀ gbogbo àwọn tó kúnlẹ̀ dárí ẹsẹ̀ wa jì wá kí ọlọ́run kọ́ sàánú wa ní gbogbo ìyà in jesus name jésù olúwa wa wọ́n mi ṣe lè gbàdúrà ẹlẹ́ẹ̀kẹta àdúrà ẹlẹ́ẹ̀kẹta tí ọlọ́run kì í kọ̀ ní àdúrà fún àánú àdúrà àánú ó ní láàrin ọdún màá sọ iṣẹ́ mi jí ó ní nígbà tí n bá sì ń bínú màá rántí àánú ẹ̀yin wo lẹ́ ń fẹ́ àánú òní tó wá bọ́ sí ọjọ́ àánú dìde mọ́mí ẹ ka ẹsẹ̀ mẹ́ta síwájú mo di ọlọ́run mẹ́ta lọ́kàn sí ọ gbogbo ẹni tí ń gbọ́ mi láàárọ̀ kùtùkùtù òní bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ bẹ láàyè nínú àwọn tí ó ra àánú gbà ká ká ọmọ wọn in the name of jesus ẹ kígbe bàbá jẹ́ ń ra àánú gbà ẹlẹ́dàá mi jẹ́ ń ra àánú gbà kó tó dalẹ́ lónìí jẹ́ ń ra àánú gbà èmi mò ń kọ yín mò ń soríṣiríṣi àwọn àdúà téèyàn lè gbà mo sọ ìforíṣi àdúà bíi mẹ́sàn-án lọ́wà ìkan ni mo pè ní àdúà kéèyàn ó sunkún sí lọ́rùn àdúà tí wọ́n ń pè ní àdúà ìdírẹ́bẹ̀ the prayer of pleading when you are pleading with your tears ọlọ́run kì í kọ o nǹkan méje lèèyàn máa fi bẹ́ẹ̀ lọ èèyàn máa fẹ́ kún bẹ́ẹ̀ o èèyàn máa fomijé bẹ́ẹ̀ o náwó ẹ méjèèjì sókè òní lọ́jọ́ àánú ọlọ́run sàánú èmi àtọmọ kó tó dalẹ̀ bó o ṣe dúró yẹn ni mo ti jókòó ọlọ́run sàánú èmi àtọmọ kó tó dalẹ̀ ṣé gbogbo àdúà tẹ́ ń gbà àjọ ni ọjọ́ tó bá kájọ àdúà sì mọ dàbí àlà ẹ̀kẹ́ bàbá mi sàánú mi kó tó dalẹ̀ fún mi ní ìròyìn ayọ̀ fún mi ní ntẹ́mi náà sọ ẹ̀rín lé lórí ọlọ́run ìpìlẹ̀ ipa nínú ipa àti àṣẹ nínú àṣẹ àwọn èèyàn ń bẹ̀bẹ̀ fún ìròyìn ayọ̀ kó tó dalẹ̀ mi ọmọ náà bi tó gbégbà mi ò sì mọ bó ṣe ṣe lórúkọ bàbá tó máa ti tẹ̀mí mọ́ kí ẹ̀mí àwọn wòlíì kó ṣe in the name of jesus christ now bàbá mi àtọlọ́run mi ẹ jẹ́ ń ṣe báyìí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń gbọ́ mi ń lé so lè nawọ́ yẹn síwájú ọwọ́ ni mo fẹ́ na méjèèjì mo rí tí afẹ́fẹ́ kan fẹ́ yẹ mo sì rí nǹkan tí wọ́n gbé lọ́wọ́ wọ́n dì bí ìgbà tí wọ́n bá di gift tí wọ́n bá di ẹ̀bùn wọ́n di ẹ̀bùn mo rí ẹ̀bùn ó máa ná ka aládé ṣàtàpáhàyà mo rí ẹ̀bùn tí wọ́n dì ẹnìkan níbi báwo tí wọ́n fi wrapping paper dì kíní tí àwọn sunshine tí wọ́n fi di ẹrù tí wọ́n bá fẹ́ gbé fún níyàwó tàbí fún ẹni tí wọ́n bá fẹ́ gbó fún lẹ́bùn mo rí ó pọ̀ wọ́n tò sí ẹ̀yìn tírélà ìtumọ̀ eléyìí ni pàwọn kò gba ẹ̀bùn àwọn kò rí ire gbà ẹ̀bùn lè jọ mọ ẹ̀bùn lè jówó ẹ̀bùn lè jẹ́ iṣẹ́ titun ẹ̀bùn lè jẹ́ anointing ẹ̀bùn ó nawọ́ angẹ́lì ti ń pín ẹ̀bùn tí wọ́n ní kọ́ já ẹ̀bùn lẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ẹni tó bá lè ṣe àmì kí wọ́n pè ká ọ in the name of jesus christ and now ẹ jẹ́ ń ṣe báyìí mo mú nǹkan kan lánàá nǹkan mo mẹ́nu lékejì alákọ̀ọ́kọ́ tí mo mú ni pé mọ̀rọ̀ rẹ̀ pin do write yourself off mi ò ní padà sínú yẹn ẹlẹ́ẹ̀kejì ni pé mo ní start something small but kí n tó sọ yẹn ẹ jẹ́ ń sáré gbọ́ ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ń gbọ́ tí màmá yìí sọ ẹ jẹ́ ń fẹ́ léyìí síde and born service lónìí healing and deliverance service ẹnìkan ní wòlíì ẹ mọ̀ sọ pé fún wa ní news line kì ní paper tí àwọn èèyàn sọ sínú omi àwọn kan ò ní àwọn èèyàn ti ní o but àwọn tí ò ní màá fún wọn láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ohun ọlọ́run mo sọ ìlérí yẹn fún wọn àwọn náà ju tiwọn náà sínú omi láti fi gbàdúrà engineer ẹ jẹ́ ń sáré gbọ́ tí màmá yìí sọ.
1: bàbá mi mo mà ní èmi náà ní ẹ̀rí o ọmọ yín ni òye sà lati Akure ni sa lati Akure mo ni omo lola ni sa mo ni eri leyi o kimi le di ta kari program eni Monday se ni pe ko ju tu awa sa 30 minutes emi na join yin online o baba mi o ba se pari program yen ton bayi mo ma ra oja ni mo ma ra oja won ma koja pa ko so ma koja fun mi drinks ni mo nta wa koja fun mi atside da wo pada wo ati wa poju ha ojo mi wa ki n fi be rowo pada o wa ma so gbesi ko si gbesi ma fowo ile ma fi sanwo ile yi ha baba mi na ni eri o mi na ni eri o wa se pari program ba te ni ka ma suku si olorun bi pa laanu ni olorun ko si ko tolorun o le se emi na suku o emi na suku lori online ni o mo ti go program yen na le ni o baba mi o emi na suku e ku ti mo ma sun ba se pari ori ofe ba yin yin oko mi so pe ki lo se ni tori inu mi o dukun le laaro yin bi mo keke joko gbo mi jo wa si shop leni oko mo pe ki lo se mi mi te da won lohun ta ton ma wa ba mi ni shop won ni ki lo se mi oko mi se send 1.5 si mi 1.5 ti won send si mi baba mi o mi o reyan fun mi lowo be yen ri won ni won ya mi o won ni won fun mi patapata ni mi o reyan fun mi lowo be yen ri baba mi o baba mi inu mi du o e se gan o adupe o ipe yin gaju o e se o baba mi e se o
0: nice yin wo le le ẹgbọ́n tí mọ̀mọ́ yẹn sọ wọ́n ní lórí láì làwọn tí ń tẹ̀lé máa tún bọ́ sórí facebook nísìn máa bọ́ sórí youtube máa bọ́ sórí tiktok ẹnìkan ní ṣé tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn kò sí bí n bá gbà ń ṣẹlẹ̀ ń ṣàlẹ̀ ń ṣẹlẹ̀ lókè kò síbi tí ò ti lè ṣẹlẹ̀ ẹ̀wọ̀n tí mọ̀mọ́ sọ dálẹ̀ èmi mọ̀ kọ́ wọn bí èèyàn ṣe lè sunkún sọ́nà lọ́run ọkọ̀ ń wá ṣe bí àwọn ni wọ́n ń sunkún sí ni kò mọ̀ pọ̀ náà ni ẹ wo bàbá mi ológun àjọbọ wo tó bá ń ṣe fún mọ̀mọ́ àti ìyá ẹ tó ṣe fún mọ̀mọ́ yìí 1.5 million wọ́n fi boost ọjà rẹ̀ yẹn ẹ ọlọ́run ni wọ́n lọ́kàn mi àwọn ọ̀gbárùn tó rí báyìí ọ̀dà dìde wá sáré síwájú mọ̀mọ́ make sure kan fọwọ́ kan kankan bàbá jẹ́ ń gbowó tí ń gbà rí nípa àánú jẹ́ ń gbaṣẹ́ tí ń gbà rí ọlọ́run jọ ọjà kúkú sọ báyìí lórúkọ jésù sàánù mi lọ́nà tó ò tí ì gbà sàánù ẹnìkan kan rínú ràn mí ebẹnu ẹ ló fi ń sọ emmanuel manna sahaladus ẹnìkan ní báwo máa ṣe rí yín lórí facebook ọdẹkùnlé epaphras wòlíì yín náà tó bá ti tọ ọdẹkùnlé epaphras bàbá mi o mi è sí ìbáyàn chat lórí facebook mi è báyàn chat lórí messenger abẹ mi è báyàn chat lórí tiktok so kí o kíyèsí ọmọ ṣe wípé scam mọ bá wọn scam church ọdẹkùnlé o lè bọ sọwọ scam sáàmù ọbọ lórí youtube ẹja fìyàn ẹlẹ ẹnìkan ní wòlíì ẹlẹfàwọn kan ní newsline wọn á jù sínú omi ni ìkan wà lọwọ wọn tí wọn kà sí àwọn nǹkan kan tó o bá ó ní bí ẹyin bá fẹ tí ẹ sì gbọràn ó lẹ jèrè ilẹ náà tó bá wá di ọjọ sunday èmi mọ sọ pé àtọmọdé o àtàgbà ẹ lọ wankachief méjìméjì ẹ tẹkàn sílẹ àdà kan borí tèmi bá ti ń gbàdúrà ẹ mọ jẹ ọgẹdẹ ẹnìkan ní ìsìn agbára ni ìsìn ìtúsílẹ hàn ni ìsìn tèmi ó ti súre tí gbogbo nǹkan fi dì ọ lára a ti fẹ kúrò nínú oṣù kẹfà tá a bá ilé jáde kúrò nínú oṣù yìí ó kó oṣù mẹfà péré tọdún ìkú ẹ jẹ ṣe báyìí ní àná mo sọ nǹkan kan sí yín létí ìkan nínú àwọn tí mo sọ ni pé start something small bẹ̀rẹ̀ nǹkan kan bẹ̀rẹ̀ ọjà kan ronú ọjà kan tó lè mọ̀ tà mo wá sọ nǹkan don't underestimate the power of small beginning wọ́n jẹ́ kí wọ́n fojú di ìbẹ̀rẹ̀ kéńkéle so ebi mo sọ lánàá ẹ wo chọ́ọ̀chì tẹ wà nú ẹ chọ́ọ̀chì tó ń gbọ́ rẹ̀ mi tó ń gbọ́ yìí mo bẹ̀rẹ̀ chọ́ọ̀chì pẹ̀lú 40 naira 20 naira owó oníláìlọ yẹn méjì ó ní mo bẹ̀rẹ̀ chọ́ọ̀chì tó ń gbọ́ yìí bọ̀ nítorí pé mò ń ṣe lọ lójoojúmọ́ òun ló jẹ́ kí ọlọ́run ṣàánú mi débi tó dé yìí ó níta nínú ìwé sakaraya chapter 4 verse 10 ó níta ní ọ̀gá ọjọ́ ìbẹ̀rẹ̀ kéńkéle ẹnìkan ní bàbá mi ara mi tí ọ̀wá yá yìí náà ni mo bọ̀ chọ́ọ̀chì láàárọ̀ èmi ó gbàdúrà fún ọ màá sọ tẹ́lẹ̀ sí ọ màá gbọ́wọ́ lé ọ lágbára ọlọ́run bí n bá gbàdúrà tán ó tiẹ̀ rí yàtọ̀ atẹ́gùn titun ọ̀fẹ́ sí ọ ìyàtọ̀ yóò dé bá ọ mo wá sọ nǹkan kan every great accomplishment begin with humble beginning ẹnìkan ní kí lẹ sọ léèbó ṣé rí gbogbo àṣeyọrí ńlá táwọn èèyàn ṣe láyé ètí máa ń last ni o gbogbo àṣeyọrí ńlá tí ọmọ ènìyàn ṣe láyé ibi ìbẹ̀rẹ̀ kéńkéle ló ti bẹ̀rẹ̀ ìwọ tó bá nínú omi ọ̀fẹ́ bẹ̀rẹ̀ ibi nílà mo ti fẹ́ bẹ̀rẹ̀ wá gbọ́ kìlọ̀ yìí kini kan won bere latoke iwo to olorun fe bere nsale oni do your beginning small job chapter 8 verse 7 though your beginning was small your latter head shall be greatly increased bi bere re ti wuli okere opin re yo ga to ba wa lo fe bere ni bi kengele oke lo lo lo ti fe bere wahala wa o kini kan won bere latoke isale na lo ti parisi enikan ni kini nkan sare ni o awon ti bere lati gbe sare oke won ti ma bere nbo won ma pari esi isale o nkan to je pe mo ri nu aye teyan bere loke to pari sale niyan mo bere gangan loke o sare ni o pada pari si o iku ni o o lo bi je pe gbogbo awon mo tin se yawu ngba ti wu re to ti wo 20 to ti ri bi odidi 500 million 300 million owo wa da ni nsin imi nbe lewon ni nsin ti mo be ki lo si fa o bere o be bere latoke eje menu ko nbe yen and another thing ti ma fi kun ni pe trust God's plan gbekele eto olorun fun aye re oh my god god always rejoicing in providing for you to start your small beginning olorun ni mo pese fun eda lati le bere ni kenkele adu ati mo fe ke gba laaro eniyan gbogbo eyan so oluwa da mi loko wo adu ato dekunle e papa mo ngba ni olorun da mi loko wo fun mi ran mi lowo oni mo pese onje fun ojeun your god o le da oloko wo o le bo dashi olorun fun mi lowo tin fi bere oja I toro ni sunkun si lorun bebe fun trust god for his plan for your life onga so ninu jeremiah chapter 29 verse 11 kuni mo me ero ti mo ni fun o ero alafia o de yin wo le fe bere oja eyin wo le fe bere business kan eyin wo le fe o fe ko lo won bere lotun pelu e dide ko wa nawo bayi baba nitori ku jesu si shop fun mi nitori majemu da mi loko wo olohun mama eja pade nja service lawe ma se nkan kan to tun yato die ta tun se ri bo ti e je pe tun sile itun sile ta nja ko yen itun sile ko lowo ebi ni o itun sile ti mo nso yen itun sile ko lowo aso kan ni o itun sile ti mo nso itun sile ko lowo ka mo ja ran je ni o olohun ba ngbo ma si de olohun elijah se yato si yen iwosan ta wa nso healing iwosan ni gbogbo abala ni o ki se iwosan kara re o ya nikan ki gbe yawo re kare o ya so God can heal your academics life. God can heal your marital life. He can give you settlements. Oh my God. Gbogbo eyan mi. Mi bi oba duro si ma mi. Ma mi. Ma mi. Ma mi. Ma mi. Ma mi. Ma mi. E ki gbe baba. Je ki mi mi o mi. Ki ya to de ba aye o dekunle epafra. Da ko ti e na. E je ngbo nti mama iso.
2: Oruko mi ni Kafayat Yolose. O wa lati ori tapere.
0: Ori tapere. Oh yeah.
2: Ìgbà tí bàbá mi fún mi ní owó ní 2024.
0: Owó kí mo fún yín báyẹn.
2: Ẹ dáwó fún mi.
0: Mo dáwó fún yín.
2: Bàbá mi wá sọ pé àwọn sì rí pé obìnrin yìí kọ́lé. Mo wá mọ sọ fọlọ pé aṣọ tẹ́lẹ̀ wòlíì mi mọ́jọ lọ lásán nínú ayé mi. Àmọ́ mo dúpẹ́ fọlọ́ lórí ìpè ọ̀rọ̀ yìí.
0: Oya e ku etesun na ti to Oya
2: bati mi ni mo koko lo si alabaru ni ilu mata kan to fi n pe kemi na mo abo emi na ba won sisi alabaru titi bi mo sisi alabaru to mi ri 5 naira mi ri owo kankan kojo
0: mo nbo ise ko lowo mi ma olowo oso eyan do loro mi ma lagbara ko ma won ti an lagbara ni lui ko so da lase onise po alase yori o to nkan gbogbo gba ti ba so mi oke wi mo soro ni mo so n toju ti ri ni eyin wo le be se asela o ti n wa si bi to ba fara mo to ba n wa dede ohun to ri se ni ojo pipe gbagbara lati se sit down. Yes.
2: Ti mo ba da ko pe mo ma ra ile mo ni 500,000. 400,000. Mo so pe ni bo ma ti ri owo.
0: Nbo le mi alabaru ti fe ruwe mi ti ri 500, ti ri 5 naira.
2: I le ri kojo. mo ni ise lera tori pe mo ti rora mi pin amo ninu
3: o buru ju ni ke niyan rora re pin o buru ju ni ke ta o